àwọn jíjọ nùsù pọ́wẹ́ jíwọ́ náà kẹ́hìn di tó jìrẹ́ náà mẹ́tò jésù yìí kọ́mẹ́ kẹ́nu tó bọ̀ húhúrẹ́ máa dó dògbò húhúrẹ́ máa dó fífó mi ní kó dẹ̀ lọ jíwọ́ náà dọ̀ hógbọ̀n dalí tán mi ń lẹ́gẹ́ dì fi mi ń dò tó dúwà yìí àwọn òfin mi ní tó pọ́ dọ̀ kó gbọ̀n dẹ̀ fi sọ́n tó wá tọ́ dalí mi ò fi tó yẹ lẹ́nu tó dúwà yìí rán mi fi mẹ́ta hó mi jíwọ́ mọ̀ jésù. Kó dẹ̀ bó dákwárẹ̀ nǹkan kúnà tán ara mẹ̀ jíwé ọ̀tàn jọ́ni sí ẹ̀tọ́ kó dọ̀bó àmì sísá húhun rẹ̀ máa dó jìjìrẹ́ dégò nǹkan rẹ̀ jíwé náà tó húhun rẹ̀ tàn kí àgbọ̀n dalí tàn yé dẹ̀ tó záyé mẹ́ jíwé yẹ̀wé náà dọ̀ àyíká ẹ̀ tàn gbọ̀n ẹ̀ dalí gbọ́dọ̀ gbọ̀n ẹ̀ dàrí hàn mí ulẹ̀ gbọ́dọ̀ mí ulẹ̀ òfin lẹ̀ tó dún àyè yọ́ mi àti sọ́kò rẹ̀ lọ́mọ jẹ́ ní náà mi jọ mi ọ̀nà tó bí pásítọ̀ kó lọ́tàn bí pásítọ̀ kó lọ́tàn wọ ìmẹ̀ yìí sùgbọ́n náà tó jẹ́wọ́ yẹ̀wò dé táwa yẹ̀ nǹkan kúnà tàn dọ́kọ̀ jẹ́wọ́ yẹ̀wò tàn náà wà nù fífẹ́ tó gbẹ́sà mí tàn mẹ́ dọ́ mina sọ́kò dẹ̀dọ̀ mọ̀ jíọ́ ní dike fi ìwé mi tán ní gígóná lọ jíọ́ ní bọ́ nínú bó gbá fi ìwé mi tán bó lẹ́sùn ní gígóná kẹnu tó ebo dákwárẹ̀ yìí kọ̀ kúnà tán dike jíọ́ ní se ìwé tó dẹ̀kù mẹ́mẹ́ sunu tí akwá tó yọ yìí kọ̀ kúnà tán. Jésù yìí kọ́ mẹ́ mi kò dẹ̀ tè mi jíra kò dẹ̀ záyé mẹ́ jíọ́ ẹ̀ náà pa gígó náà yín kọ́ ẹ tàn tó gbẹ́sán tu ẹ mẹ́ jíọ́ ẹ̀ sì yín kọ́ náà gígó pa náà tó gbẹ́sán tu ẹ mẹ́ yín kọ́ jíọ́ tó náà gígó pa náà ònú dàkó wẹ̀ jíọ́ náà wà náà mi tó yín gbé tó yín kọ́ dàkó jésù tán mẹ́ kẹnu tó ebo dákwá yọ yín kọ́ kúnà tàn débi ẹ ǹdọ̀ jíọ́ ẹ̀ ní jẹ̀tẹ̀ tó chẹ́chẹ̀ mi tàn gbogbo asínú dàkó tó gbẹ́sán mi tàn lẹ́mẹ̀ nú dàkó tó gbẹ́sán mi tàn mẹ́ dàkọ ayọyọ nǹkan kúnà tán jíọ ká ṣègbè tètò dẹwòyà jíọ wò fí ètè mọ àdùgbọn pàtí ọ ẹbúrò oyún àdópàgbé sọ ìṣe ìdọmọlá dírámì pọnbó dónámì wọn ò kúnà dónámì dónámì jíọ ẹ náà sọ dóná ò pẹ̀chì jíọ́ náà dóná yẹn pò yìí ẹ pò dákwá yọ yín kọ́ òkúnà tán dákwá yọ yín kọ́ jíwó yẹ̀wò tán mẹ̀ẹ́dẹ́gbẹ́gbẹ́ dẹ́nà dákwá yọ yín kọ́ òkúnà tán wẹ̀yìn náà húnrẹ́ gámà éhèé bá sí òṣò zíọ́nì mí tán dọ̀tú tó tẹ̀ náà títò záyé mẹ́ dé dávidi mọ̀ pópó yìí dó mìíràn mọ̀ pópó yìí ga tó jésù dàkó sí ikọ̀ mi kò dẹ̀ tè jíwé mi tàn dàkó mi sẹ̀wé tó gbẹ̀já yé mi kò dẹ̀ dọ́mọ́ òkúnà ní kí a lọ pípa mi tàn kó pẹ́ pé tó jésù yín kọ́ mẹ́ gbẹ̀já yé mi kúrò tó pọ́ òkúnà mi dẹ̀kọ̀ bó bíọ́wé dọ̀kúnrán tó wé náà jẹ́ tè tó tẹ̀tẹ̀ mi tàn alọ tó náà dàkó bó tó nùkàn tó dàkó mi tàn nẹ́gbọ́ tọ́jú dọ̀kúnrán náà ònú dàkó ẹ̀yà lẹ́yìn ẹ̀dí tó gbẹ̀dá tó mítọ̀ mẹ́tò sáyẹ̀ mẹ́tò jésù yín kọ́ mẹ́ àwọn òtọ́dọ̀ máa ṣe ọ̀dẹ̀ mítọ̀ jésù dàkó sí yín kọ́ mí kò dẹ̀ tè ní ṣẹ̀ẹ́dẹ́fọ́ òtọ́ ìrọ́tọ̀ mi dó náà yín kọ́ tó wé mi dó pẹ́ náà wé náà tẹ́ àná tí àyímẹ́ náà mi wò lẹ́ẹ̀pọ́ nù bó aṣọ òdìdọ́ náà mi dọ́mọ̀ dòpọ́lọ́ àyín tó sọ égbé kakadó edó yìí mí bíbí ọ̀kúnà dọ́ aníhùn àyíkálẹ̀ pé wọ́n là kó tó wé tó záyé mẹ́ tó jésù yìí kọ́ mẹ́ náà mí hùn tuntun bó sọ náà mí mẹ́tàjí sí yìí jírẹ́bù yìí mẹ́tẹ́ tó tẹ̀lé lọ́mẹ́ tó kó tó wé jí tó jésù yìí kọ́ mẹ́ dọ́nà mí ọ̀kúnà bó sọ yìí mi tó gbà sí ìsìnkú ìdòdò náà tán náà mẹ̀dẹ́fọ etí lẹ́dọ̀ mi lẹ
podo hu gan to aganu na mi mi dope do si ode mi ton Jesu ikome mi ko dete mi wa Samuel titan o tagban afeton chiropo yeso henu kun bia David talala na gbeto le doko zanu didra eto na ale don gbeto le poton we ye ren adidoutu o medo podo pona fisunu eton le podo na viyonu eton le sigba David na kuwede to kuno jiwo yewe eton me chiaweto awo chiaweto David is odoran abiatali yewe no visunu ahimeleki ton do nye vewe ren efodi lo wa de file abiatali so hein efodi lo wa David de to fine ki atoto David so kan bi osun okuru na de domo eyin do monato a wa he godo nyena praye e wo so gboran ne do domona na ye na pla ye nugbo nugbo bo na so he popo go matin mawa afoko wiawe David so he popo go he amaleki nule yi David so wule asieton awele ko gbo poto nunde maso wedoye pevi kavi daho visunu le kavi vinyanu le ogbanu le kavi onu heye ko yi ran ye le David he popo go Zaime, mito pikpon vive weta owe tae to biblu men. Miso to pikpon, oho, hiva he go. Gigomoyi, o nwe ko in giyide, yiso misile po. Gigomoyi, nupo poton, de miko hembu. Pagweti. Podo, ohiya pagire, sotin. E so ba bi basi gbagbe jiwe oto domo emi na so go popo go jonami o so da pa direto vivo go moyi to direto me e hedi e ne de vivo go moyi lo to zae me lo iho go lo ye ipagbe e inu ho wo e po ga pipe vivo he goton pagbe de jiwe yawe ko do po vive e yi vive pagbe loton po do fi pe ihen diriton e vivo he goton vivo he goton onu atan we mi na bere pon to nu eleme mi to fi pon pagbe si ihen go do teme hara o brai haton po do pa o mi e ko jiwe mi o ko mene Dieu so mi ko mene ga ta u breto me bodo ye nugo nugo ana so go popo he go wa kwe so nu bodo ma gwa bande to da o pagbe na ko e yin bo jiwe o do na la Davidi bodo pagbe da o na ko we Dieu ko so na mi o sutu egbe e be do na mi kere e na la gun vivo go e pagbe da o aweto no ho kwa vivo gomoto do nu gbo no yi se tole po tu we so me po e so jodo mi ni monu ko je elego de wo go do na mi e so to ziza mi u le ga na mi he vivo go lo do bi o me de vo le si gbe zame
ene so ba nu vive nu ho kwa ise no ton e me do mi to ni ne ran mi de chokede mi to ni ne mi de ton sigba na jiwe to ni ne dogbo dali mi ton calvary so to mi ton nega christ to mi ton ne do ewo ena gonu popo nwe nu dagbele po nwe hu nu ho kwa le po bo na goye jona mi e me do to mi ton chokele ne edo ni ne komenu mi ton ton ni ne yo me to vi eya e hon ton le po edo ni ne dogbon yo me se po le po yo me ta tita ga le po bo so jona zambi o le na do gojo e ke basina me de vole nu ko ko e vi bo goton won la si se ton nu gbona le po tu wo so me po atonto e pi pe vi bo goton e so awu meni no gaji to oten e awu ve meton si wenu mi po ameke le hu ga maleke nu le amalaki nu le abi hu ga ejiti nu le na do se amaleke nu le mi mo e to kuku bo to nu kuku chio bo gbo ma po to ko te meba bo tin do awu ve meto vi ejiti nu loji kristi o vi davidi ton tinto le blanu do me bullet ji le blanu do fi gbeto ton le poji le blanu do azon to jet azon jeto ji bo so gogaga ni no jona ye jesu christi sa mi sisa na me